ẹyin onílù ọlà ẹ máa lù fún mi wá sọ pé erí mi jà fún mi oníyangi má ba tèmi jẹ́.